0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic the Christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Mo dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Kò ṣe ń ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkólọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o, ta lẹ̀ ń wá. Torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ ńbẹ̀. Agbára yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àṣẹ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, orúkọ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, òkìkí yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lè ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nazareti ni. Ó wí fún wọn. Wọ́n dá lóhùn pé Jésù ti Nazareti ni.

0: èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá, ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀, kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní, ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí, kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀? Ẹ lọ kàyé wọn, ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí, ẹni tá a dúró tì ó lọ lọ́hùn. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀, láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá, ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn, ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé bẹ̀t òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ bẹ́ẹ̀ yẹn sà? Ìjọba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà. Kò dẹ̀ ríṣẹ́ míì. Ó di liability sí wọ gan lọ́rùn. A jẹ́ pé wọ́n ń wá ọ náà fi ń ṣẹ́gi ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ. Ẹ̀yin màmá àti bàbá.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan yẹn. Wọ́n dẹ̀ ṣe pàtàkì. Kẹ́ni kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà. Agbára la ní ìdìsà. Bágbára bá dé. Àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kan tó ń sọ kójúfẹ̀ ti wà náà, wọ́n padà jọyìn wa ni. Torí wọn ó rí ọwọ́ ta ni o, ọwọ́ Ọlọ́run lára wa. Yes. Ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi, ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú Jésù Olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán, wọ́n ti gbàpọ̀ parí nù. Ṣùgbọ́n ìyanu ló jẹ́. Ọba àwọn ọba lákòókò tẹ́nì kankan ò fọkàn sí. Ọba àwọn ọba jí dìde ńlẹ̀. Àdìtú Olódùmarè. Iṣẹ́ àwọn apọ́sítélì lórí kẹ́ni ń bẹ̀ yẹn. Ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn. A tọ̀ pàpọ̀ sí. Bí a ti ń wo, a gbé sókè. Àwọ̀ sànmọ́ gba Jésù kúrò lójú àwọn oníyẹ̀yẹ́ tó ń wò ó. Bí a ti tẹjú mọ́ ojú ọ̀run. Yes. Bó ti re òkè. Kíyèsí. Wọ́n dúró létí ọ̀dọ̀ wọn. Kí ló dé tẹ́ ẹ fi dúró tẹ̀ ń wòkè? Jésù náà yìí. Hallelujah, hallelujah. Gbogbo àwọn olùsọ tí wọ́n ní wọ́n mọ̀ sọ ọba àwọn ọba. Ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ̀, níṣe làwọn gan síbẹ̀.

0: ọ̀tá tó ń sọ yóò kàn. Mọ̀lẹ́ ẹ̀fẹ́ ká mi yẹn lágbára o. Mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ́ sí, mo máa gan. So a ní ìdí agbára Jésù nígbà òpin yìí, nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan. Nínú ìwé Mátíù ní orí 20:8, ẹ̀ka ẹsẹ̀ méjì bẹ́ẹ̀ o. Báa wo títóbi agbára Jésù Olúwa, Mátíù 28:1-2. Ẹ fọ́n sókè, ẹ sọ̀rọ̀ gidi. Bẹ́ẹ̀ ni. Látọ̀run. Ó yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà. Ó jókòó lé. Wọ́n wá rìrì. Ó tó. Ẹ̀rù tí ń bẹ lára Jésù Olúwa, bá a bá ṣe gbàgbọ́ dáadáa, ẹ̀rù yẹn lọ yẹ kọ́ wà lára wa sá. Nínú ìwé Jòhánù ní orí 14 ń bẹ láti ẹsẹ̀ 12, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín. Ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́, irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe, àní iṣẹ́ tó tóbi jù wọ̀nyí lọ, torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o, sọ́dọ̀ bàbá. Tó gbogbo àwa tá a wà ń bí ní a kì í ṣe ènìyàn lásán, ẹ jẹ́ á gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán, torí a fẹ́ máa lọ ká máa padà. Kẹ́nì kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o, agbára Ọlọ́run. Agbára la fẹ́ béèrè fún. Gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bíi Júdásì bíi nkankan, torí òun náà lọ́mọ gbogbo ẹ̀. Orí òkè ibi tí Jésù Olúwa máa ń fara mọ́, ibi tó gbé máa ń gbàdúrà, ó jẹ́ wọn ọmọ. Bí bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ jẹ́ ṣáájú yín, ẹni mọ ọmọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn, ẹni tó mọ̀ ọ́, tó mọ̀ mí tó ń rọjọ́ wa kiri, kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa. Irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run. Torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà? Ọwọ́ Jésù nìkan ló wà. Lòdì ẹ̀sẹ̀ nìkankan tá a ṣẹmẹlé ju Jésù yẹn lọ. Ó ṣe pàtàkì o. Ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa. Ní àkókò kan sẹ́yìn, mo wà nínú ilé lórí Trista. Mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Nínú ìsìpáyà yẹn, wọ́n dẹ̀ gbé ìbọn dání. Wọ́n yọ mí wò báyìí. Orí Trista tí mi náà wà yẹn, mò ń forí gbàdúrà. Òjijì, mo gbọ́ gbàá tí wọ́n yẹ̀bá yẹn. Nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi. Ṣùgbọ́n gbà tí mo jí, dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀, mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wá ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bàn. Jésù Olúwa náà yìn níbọn. Dínlẹ̀ kó máa yìn mí. Mo bá bẹ̀ sí yílẹ̀. Ẹ wo ibi ó tán sí nìyẹn. Irú èèyàn lẹlòmíín pariwo yéè ó sì tán. Nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn, ọba agbára Jésù lára wọn. Púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè. Nítorí pé wọn ò lágbára. Bí wọ́n ti yìn wọ́n níbọn, wọ́n lo òkè tẹ́lẹ̀ wọ́n ti já wálẹ̀. Ìbọn gbèsè ti bà wọ́n. Àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọ́n. Wọn rí bí ìtàtijọ́ mọ́, àlàáfíà wọn ò tó nǹkan mọ́. Àwọn kan ìbọn iyèméjì bà wọ́n. Bí wọ́n bá débi àdúrà kàkà kí wọ́n pọkàn pọ̀ kí wọ́n máa ṣe dáadáa, ẹ̀mí yẹn máa sọ fún wọn pé ìbọn ọlọ́bí àdúrà kan lánàá. Tí o gbàgbé ètò lọ ń jẹta, ìbádùn àtọ̀ ń gan ti ẹ̀gbọ́n náà jẹ lé lọ, kí ẹ lọ wá mú bọ̀. Irú àwọn ọfà yẹn la fẹ́ kí agbára Jésù Olúwa kó fàyọ kúrò lára wa. Ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹn, iná mẹ́nu sẹ́yìn akọrin yẹn ti kọrin dáadáa bẹ̀ tí iná yín ò tí tò, kò gbọ́dọ̀ tó ni o. Torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín, tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn. Bá a ti ń gòkìkì ayé fẹ́lẹ́ tá ń gòkìkì gbogbo wọn, àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn. Ìbá ṣe pé wọ́n dúró, àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o, wọ́n bá ti ṣáájú wọn. Bọ́ bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó lẹ́bùn kan, don sise tan we yan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro ko sin ti o le se emi le fi gbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostle ti christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo dada o bi jesu oluwa o ba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe biri fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke biri bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo didi ona re ti di agbara ba de yo didi gbogbo n to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah Evan Kidada. Evan Kidada.
2: Hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè ti tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ofe dawo le nkan ri aya re nja agbara lo ni bagbara ba de ko si to dawo le ti o ni tesibo ti o ni tesiwaju odidi odun merin lori ijo kan soso eyan merin odun merin lori ijo kan eyan merin ninu amerin ri baba ngbadu enikan sun enikan wo ta enikan lo ri to le mewa enikan joko kale olohun ni pariwo mo tẹ́ẹ̀mọ̀ pípa tọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbì báàgì yọ́mọ̀ bá tiẹ̀ lọ. Gbagbara bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lóyà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá báyìí wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyàn àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhun ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá a béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá a wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ́ máa tún kọ́ yẹn ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́gbọ́n Jésù ní gbogbo ẹni tó dìde tó dògbò kó dìde.

0: gbagbagbaga ẹ múra dáadáa o ibi tá a lọ kà yẹ tẹ bá délé ẹ lọ jókòó tì dáadáa ẹyin tí ẹ jẹrán sí ọlọrun ọlọrun kan fún wa lórí ọfẹ aṣọ tẹmí wọyí orí ọfẹ àwọn akọrin orí ọfẹ ìbá ṣe pé jésù olúwa wọṣọ kan tó yàtọ kò ní ìdí kí wọn sọ pé ta lè wá ó yẹ kí wọn faṣọ dànù. Ó yẹ kó fàlà kan sára sọ rẹ̀ tí wọ́n èèmọ̀ pé ọkùnrin lánà ṣe ló wá kúrèjì pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn ṣùgbọ́n iná ń bẹ lára ẹ̀. Yes, kò sí nǹkan kan tó kan ọlọ́run nípa kò tó dé tàbí nǹkan kan ní tó ṣe pàtàkì fún ọ ni pé ọ gbàgbára ọlọ́run. Bó o bá gbàgbára ọlọ́run tó o bá wọ sí gíléètì àwọn èèyàn yóò mọ̀ pé ọkùnrin lọ wọlé dé. Ó ṣe pàtàkì o. Ọkùnrin kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ bẹ́yẹn. Àdúgbò mi tí mo ti mọ dáadáa ní Bàríkà Abúlé bẹ́yẹn tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹ̀jẹ̀ mọ̀ pé kìkì pọ̀ ẹ̀ ṣúẹ́tà kulú báyìí òun náà ló máa wọ̀. Mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí a ní ìsọkùnrin yìí. Ìtọ́wọ̀ lánàá náà rí náà lọ́wọ́ ń jẹta náà lọ́wọ́ ń jẹrin ṣùgbọ́n gbà tó sọ̀rọ̀ bí ẹni kò ti rí mi tán. Èmi náà ń sọ ọmọ ìjọ ní yẹn tí ìdàkankan gbà náà. Ó ti gba máìkì lọ́jọ́ náà. Ó ní bí ẹ̀wù táwa tiẹ̀ wọ̀ ò tiẹ̀ nílá lójú àwọn kan. Ẹ wo mo lè tọ̀ lẹ́ẹ̀mejì. Ó ní bí ìdúró wa ò tiẹ̀ jọ àwọn kan lójú. Ó ní Ọlọ́run dá wa mọ̀. Ẹ wo kó tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá iná ti bọ́lẹ̀. Èmi náà tún padà lọ náà gbó kan pé tó lárí jèmi o bàbá onísíngílẹ̀tì yìí o lárí jèmi o. Mo fẹ́ kẹ́ ẹ gbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn. Ẹ gbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí. Ló bá ṣe pé aṣọ lóró bí obìnrin bó bá so pa ni. Nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni Jésù wà. Wọ́n á máa bi wá léèrè.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: O se pataki. Je to kore lekan si.